0: ilẹ̀ gbọ́dọ̀ kìíní bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú ní olúwadámiláre. Ẹ̀gbọ́rọ̀ yìí náà ní kíkún. Ilé ìwòsàn ọmọjà Edo ní Benin City ti gba ẹ̀rọ IVF láti ran àwọn tọkọtaya tí wọ́n níṣòro láti bímọ lọ́wọ́. Olùdarí ilé ìwòsàn náà sọ pé èyí yóò mú kí àwọn ènìyàn lè rí ìtọ́jú àbímọ tó dára sí. Agbófinró Nàìjíríà ti ṣàlàyé pé Inspector General of Police Ọlátúnjí Dísù kò pàṣẹ pé kí àwọn ọlọ́pàá yìnbọn sí ẹnikẹ́ni tó bá ru ohun ìjà aláìlófin. Wọ́n ní ohun tí ó sọ ni pé àwọn ọlọ́pàá gbọ́dọ̀ tẹ̀lé First Order 237 àti àwọn òfin tó ń ṣàkóso lílo ohun ìjà. Ọlọ́pàá ní Akọ Ayébọ̀m ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú Pásítọ̀ Etitim Udo, olùdásílẹ̀ iléeṣẹ́ ìsìn kan ní Ọ̀ràn. Ọlọ́pàá sọ pé ìwádìí yóò jẹ́ kí wọ́n mọ ohun tó ṣẹlẹ̀ gan-an, kí wọ́n sì yọ gbogbo àwọn àṣàyàn míì kúrò. Ẹgbọ́ àkọ́rí ìròyìn lẹ́ẹ̀kan sí. Ilé ìwòsàn Edo gba ẹ̀rọ IVF, ó mú ìtọ́jú àìbímọ dára sí. Ọlọ́pàá sọ pé IGP kò pàṣẹ yíbọn sí ẹnikẹ́ni tó bá ní ìbọn aláìlófin ní Benue. Ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lórí pásítọ̀ kan ní Akọ Ayébọ̀m. Ẹ ṣeun gidi gan fún darapọ̀ mọ́ wa lénìí. Ó dìgbà.
1: Alright, ladies and gentlemen, my name is MC Alamano, also known as the Enjoyment's Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola. Continue it from here.
2: Esan Banacola's ready.